0: gbogbo drink yẹn àti table water ti wà lẹ́nu gate kí n kò wọlé. Wọ́n ò pè ṣé ẹni yìí mọ̀ mọ̀ ni. So mo ẹ wá jáde rẹ̀, mo ti rí pé wọ́n ti já gbogbo ẹ̀ sílẹ̀ àti table water àti drink. Mo kàn sáré wọlé, mo kàn pupa. Mi nídi tó eléyìí, ó ṣàní òun kọ̀ fún mi ni. Inú mi dùn. Wá mi tínúmítínú, mo kàn sáré wọlé, mo lọ wẹ ẹni yẹn, mo kàn mú òróró.
1: Ẹ tó lọ wẹ̀ mí.
0: Mo kàn tún mú òróró, mo tún fi jára nìyẹn. So mo tún ṣe mú òróró, mo tún stroll jáde. Nígbà tí mo wá wọlé padà, mo kàn rí ẹ̀gbọ́n àǹtí mi, ọkọ ẹ̀, bó yẹn ṣe wá ni. Ó wá ní pé sì ló ṣẹ̀ṣẹ̀ ń rí pé wedding lọ lọ́wọ́ pé kéèkì wo ni mo fẹ́. Mo wá ní pé mo ti send cake to the caterer àǹtí mi. Mo wá ní mo ti send sample cake sí àǹtí mi. Wọ́n ní gbogbo materials everything ni pé 150,000 naira. Ni pé mo dẹ̀ ní 150,000 naira. Ó wá ní ṣe lóòótọ́ mo wá ní bóyá àǹtí mi ni pé kó fi bills yẹn lórí bó ṣe ìṣojú mi bá dẹ̀ ṣe transfer 150,000 naira sí wọn.
1: Ó tún ṣe 150.
0: Ó ṣe 150. Ó wá ní kí ni mo tún fẹ́. Wọ́n á ní pé for now I'm okay. Mo kàn sáré pọ ọkọ mi. Mo pé kí n wọlé pé kí n pọ ọkọ mi gbà. Ẹ lo báyìí mà nìkan tó ń ṣẹlẹ̀ pé bóun náà mo ní kí kí n pè lòun náà bá pè mí pé òun ti bá mi họ́dà aṣọ àti bàtà àti bag.
1: Ìyá ọkọ yìí ná.
0: Bẹ́ẹ̀ni ńpẹ mbọ náà níbo ló ti lówó wa náà. Ọlọ́run òjijì ti ṣe. Mo ní ọlọ́run òjijì ti ṣe. Àbẹ́ náà ti tọ́pa. Ọlọ́run òjijì yẹn ṣi jẹ́ back to back o. Ìgbé mo ṣàtọ́ fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ó wá ní àṣẹ lóòótọ́ mo kọ́ àtúnṣe wọlé lẹ́lẹ́kejì nìyẹn. Mo tún wẹ̀ ni again. Mo tún mú òróró mo fi para.
1: Ẹ tún lọ wẹ̀.
0: Bẹ́ẹ̀ni mo tún mú òróró mo tún fi para. Mo wá pe ẹ̀gbọ́n mi ọkùnrin torí yẹn wà òkè díẹ̀. Mo wá pe náà pa bọ̀dá mi wíìkì.
1: Wẹ́dìn rèé
0: o. Ìmìlẹ̀ eléyìí o. Gbogbo yẹn ẹ̀sìn kankan sí kìnnìkankìnnìkan. Ó lóun ti pe ẹni tó máa dáná. N gbé kọ́kọ́ kọ́ fi lítú àmọ́ ti ṣe ni pé òun ti sẹ́ndì owó. Bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ sọ fún mi. Ọ̀dà bíi ọlọ́run òjijì ń ṣiṣẹ́. Mo kàn sọ fún mọ̀mísí pé mọ̀mísí mi òróró yìí ó ń ṣiṣẹ́ o. Ẹsẹ̀ wọn máa wọ́n ní problem ẹsẹ̀. So mo wá sọ fún pé ẹ̀yin náà ẹ lo òróró yẹn sẹ́sẹ̀ o. Ó wá lókè. Mo wá ní káwọn náà lọ wẹ̀ ni báwọn náà ṣe lọ. Wọ́n ṣáà mú òróró yẹn. Wọ́n fi pa ẹsẹ̀ láàárọ̀, wọ́n fi pa ẹsẹ̀ lálẹ́. Bó ẹ rọjọ́ kejì yẹn wọn ọ̀tẹ̀ sọ fún mi. Wọ́n kàn dá òróró yẹn. Ó wá ku kékeré. Mana báwo lè ṣe máa dàrọ wọn nítorí ti bá lọ kò sí ibi táwọn máa ti máa rí òróró gbà mọ. Kàṣà ni pé ọjọ́ wedding everything wa set. A ṣe wedding yẹn.
1: Ẹ ṣe wedding.
0: Ayé gbọ́ ọ̀run mọ̀. So báyọ̀ wá ṣe wedding yẹn mo ti wá register fún antinata. Wọ́n á lọ sí antinata lọ́jọ́ yẹn. Wọ́n wá sọ fún mi pé ọmọ mi ti tóbi jù.
1: Wọ́n lọ́mọ yín tóbi.
0: Ẹ wọ́n ní ọmọ mi ti tóbi jù pé ọmọ mi tóbi placenta náà ti tóbi jù. Bí mo ṣe ń lọ yìí.
1: Operation
0: ni. Operation ni. Mo ní operation. Táìmù yẹn lẹ wá sọ pé camp wà. Pé wọ́n máa ṣe kinní. Mo wá sọ fún ọkọ mi pé kó jẹ́ ń lo the remaining weeks. Kó jẹ́ ń lọ sí camp. Pé kó jẹ́ ń lọ sí 7-7. Òun wá ní báwo ni màá ṣe cope tí òun ò ní sí níbẹ̀. Mo wá ṣàní pé kóun ṣàfún mi ní 15,000 naira pé màá cope. Ó wá fún mi ní owó yẹn. Ká ní mò ń bọ̀ ní Jesus City lọ́la. Mo wá lálàálẹ̀ ni pé mo rí àwọn áńgẹ́lì tó dúró sí ẹnu gẹ́ẹ̀tì yẹn. Àmì nìkan ló ń ṣe.
1: Kí làwọn áńgẹ́lì yẹn ń ṣe?
0: Àmì.
1: Ànáwó ẹ, eré lẹ́lòmíì máa ń ṣe bá ń ṣe ń chọ́ọ̀tì. Àwọn áńgẹ́lì ti ń ṣàmì sí gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́. Ẹ̀yin áńgẹ́lì yẹn mo fi ń sójú iṣẹ́ lórí bàbá yìí. Mo fi ń sójú iṣẹ́ lórí màmá yìí. Gbogbo ohun tí wọ́n béèrè lónìí, ọ̀yá bá ń ṣe fún wa. Sit down. Wọ́n tá àṣírí kan nínú àṣírí ọlọ́run òjijì. Àníṣe ẹ̀ tí ẹ sá ti bí ọmọ yín. Ẹ já.
0: So ìgbà tí mo ṣáà bí ọmọ yẹn láyé ọ̀tá láfíà.
1: Fúnra yín. Láìsí pé ẹ ṣe operation.
0: Láìsí operation kankan láìsí ìrọ̀.
1: Ọmọ padà kéré.
0: Ó padà
1: sí. Ó sì jáde látojú ara.
0: Fúnra mi fúnra mi.
1: Bẹ́ẹ̀ bá fi sísá ilẹ̀. Náwó ẹ̀ ìtayọ̀ rẹ yóò dùn. Ìlú wo lẹ fẹ́ lọ? Ẹ wo nǹkan bí ṣe ń lọ o. Ẹ̀dà ẹ̀jẹ̀ ń filẹ̀. Ẹ̀jẹ̀ máa lọ sórí Facebook. Gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ lórí Facebook ẹ̀ pàdé mi nísìn 6:30. Ẹ̀yin tẹ́ ń bọ̀ lórí YouTube, TikTok, Ọ̀dẹ́kúnlé Epaphras. Ìbẹ̀lẹ́ ti pàdé wòlé Ọ̀dẹ́kúnlé Epaphras. Gbogbo ẹ̀yin ará òsòdì ẹ kú àmójúbà mi. Aago méje ní ọ̀la ni lágbára ẹni tó láyé àtọ̀run.
2: Gbogbo ẹ̀yin tẹ́ wà lóṣòdì tẹ́ wà ń ṣógun.